0: to your need your money till our God bless.
1: Mẹ́fọ̀ wúrọ̀ àti mẹ́fọ̀ ìrọ̀lẹ́ nípa dé má jẹ́ mú yẹn. Ìgbẹ́ di